0: क्या कहा त्रिकोणी
1: टोटो को एफएम
2: e taruana i tāku.
3: Kwa whakatau te tikanga o tēnei whakatauki mo te tangata whaiwhai pihau, mo te tangata ka uru i tōna ihu ki roto i ngā mahi o uera atu.
2: E taruana i tāku.
0: Kia kaha te kōrero.
1: Tautoko FM.
4: Kulish tēnei, hono mai ki tō tātou hōtaka o te ata. Join me on our morning show 8 to 10, Monday to Friday here on Tautoko.